0: francemusique.fr, au Cora Monde.
1: Yes. Àwọn tó ni wọ́n gbé bí bàbá rẹ ni tí wọ́n bá rí kí wọ́n mọ̀ bí.
2: Bẹ́ẹ̀ ni ò parọ́.
1: Gbogbo ẹ̀yin ọmọ àrádùn tí ń bẹ lẹ́kọ pátápátá. Àtọmọ òmù arán, àtọmọ aláhọ̀rọ̀gún, àtọmọ òró, ọmọ àjàṣẹ́, pẹ̀lú ọmọ èsì yá tí ń bẹ lẹ́kọ pátápátá àtàwọn ìjẹ̀bú tí ń bẹ lẹ́kọ pátápátá Ọlọ́run ọba òní jẹ́kẹ́ bókun lọ.
2: Àmì àti ẹ̀mẹ pàápàá.
1: Lábẹ́ lábẹ́ ò dàpọ̀ mọ́ kóńkó odò yòókù.
2: Ají dáadáa.
1: Aláàjì ọkọ mẹ́rọ ọkọ àsùnmọ́wù ènìyàn tó lọ mọ́kà torí mọ́kà ṣe aláàjì tó lọ mọ́kà tó bọ̀ tó ju ọlọ́tí dá ṣáú ṣáú.
2: Bẹ́ẹ̀ ni.
1: Èèyàn tó ń tàlù ájì tó tún tọ̀pá ẹ̀ máa lu o pé kí eru ó mọ̀ rárá o pé kí wọ̀fà ó mọ́ ṣanwó ẹ̀ o pé kí bàbá ẹ ní oródù Èkó má jẹ ènìyàn bọ́ lódò ká ní ó mọ̀ pọ̀n mi. Àwọn ọkà ìgbà tó la mọ́ kà wọ́n ṣe bí ò ní dé mọ́ àṣálà ájì yóò dé ẹbọ ní ó pọ̀ ju oògùn bàbá lá bàbá wọn lọ
2: ájì
1: ọ̀rẹ́ ọ ọ̀rẹ́ ẹ ṣàánú olú ọmọ ìjẹ̀bú ṣàánú olú dáa níwọ̀n ọmọkùnrin pupayẹmí ọmọ ogun ti jẹ́ òṣùṣùn adáa níjẹ ọgọ mi àlùjánú nínú àwọn adẹ́ka.
2: Rọ́lá lùbáríkà.
1: Ṣùgbọ́n bí ẹ bá fẹ́ sílé àti bí